0: wọ́n ní kí n yà síbi kan.
1: Àmọ́ tó tọ́jú sí
0: rẹ̀. Àwọn tẹ́lẹ̀
1: kan. I don't know those concerns.
0: Olúwa bá ń ṣe ogun tó wà lórí iṣẹ́ mi.
1: Lọ kọ́ká everybody upon my work.
0: Ogun lórí iṣẹ́ mi.
1: Everybody upon my work.
0: Mi ò mọ̀ di tó fi
1: mi dàgbà. I don't want to love
0: God. Bọ̀ sí àwọn kan
1: pa wọ́n lẹ́kùn. Bọ̀ sí àwọn kan pa
0: wọ́n lẹ́kùn. Olọ́mọ kò
1: mú kẹ̀kẹ́
0: jáde.
1: Wọ́n kàn
0: mọ kan ṣe
1: ni.
0: Kò hàn lára wọn.
1: Àgbà
0: kẹ́.
1: Ó ṣá.
0: Ẹ̀dá ogun iṣẹ́ mi
1: lọ. Standa
0: everybody
1: upon my work.
0: Ìjì tó ń jẹ iṣẹ́.
1: Standing my calling.
0: Ẹ bá ń dá
1: kí ó.
0: Kẹ́mi náà lè.

Thank God for the success of today's programming. On behalf of staff and management of Adaba, 88.9 FM, say thank you so much for taking your time to be part of us. From when we say good morning till now, I say good night. Please do join us again at 4:45. My name is Olajumoke on Motor Show. Have a wonderful night. Rest. Ọpẹ́ni fún Alárabí fún àṣeyọrí ohun gbogbo ní ọjọ́ òní. Adúpẹ́ bí ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Tó bá di ní aago 5 kù ìṣẹ́jú 15 náà ni kí ẹ tún darapọ̀ mọ́ wa. Lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Adaba 88.9 FM ní à ń kí yín pé ẹ ṣé o. Ọlájúmọ̀kẹ́ ọmọ tó ṣe lórúkọ tèmi, ó ra ẹ̀ lásùn ó dàrọ̀.